pẹ́nẹ̀kẹ́ òjijì fi àjípọ̀jọ́ ikúdà ọ̀pá kan wò kan yè jíkan lùkan pa olówó orí ayé òní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ ejíkọ tàbí kóyingi ojókòó kẹbi.